ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùn ló tún mọ́ mi ní kùtùkùtù òwúrọ̀ tòní. Ire wa mi rí èmi orohun méjì fọba mi òkè tó ju ọpẹ lọ. Ọba tó dé èmi àtẹ̀yìn olólùfẹ́ kọ̀ọ̀nì sí dọjọ́ òní. Ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ló ti ṣègbé, ọ̀pọ̀ ni wọ́n wà ń léwòsàn tí wọ́n kígbe ń ta mí ń romí. Bẹ́ẹ̀ àwọn kan ti dàwátì lásìkò tá a wà yìí. Kò ń ṣe pé mo fi ń yọ̀ wọ́n o, mo fi ń dúpẹ́ lọ ọba dẹ́dà ṣẹ̀dá ni. Torẹ́rú tó bá mọ núrò ní òmọ pé dú ìdíre tí mo fi ń dúpẹ́ tèmi lówùúrọ̀ yìí. Ìbẹ́ òní ròyìn ló tún rú gbẹ́gbẹ́dé ṣe tí ìpọyín látorí ìkànnì karùndínlọ́gọ́rùn-ún ó lè kọ́dọ́ńdọ́ wà zobi afẹ́. Lónìí tí ń ṣe ọjọ́ ajé ọjọ́ kẹfà nínú oṣù keje ọdún 2024. Ìdí iṣẹ́ ni láti mọni lọ́lẹ̀ adédìṣẹ́ máṣe àgbọ̀lẹ̀ lonítọ̀hún. Bàlìkí ìzírẹ́wàmí rí làwà ni ó máa kàròyìn ọ̀hún fún yín. Ẹ̀jẹ̀ múrin àjọpọ̀n lówùúrọ̀ yìí látorí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa. Níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣèkìlọ̀ fún orílẹ̀-èdè South Africa. Pé bí wọn kò bá dẹ̀kun láti máa pa àwọn ọmọ orílẹ̀-èdè wa tó wà lọ́hùn-ún nífọ̀ọ́ náà fọṣu. Ìjọba orílẹ̀-èdè yìí náà yóò

0: Obia FM.
1: Ìjọba ìpínlẹ̀ Kánò lábẹ́ ìdarí àti ìṣàkóso gómìnà ọlálàjùlọ Alhaji Engineer Abba Kabiru Yusuf pẹ̀lú ilé-iṣẹ́ ètò ìlera lábẹ́ ìṣàkóso Komisanna fún ètò ìlera ní ìpínlẹ̀ yìí Dókítà Abubakar Labari Yusuf pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti fún àwọn èwe wa ní ogun Azithromycin Salmeterol Project láti ṣe ìdáàbòbò fún ayé àwọn ìwé wa.
2: Bẹ́ẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kejì ọdún kan wáyé ìpolongo ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta nípa ogun Azithromycin oral suspension èyí tí ìgbìmọ̀ elétò ìlera lágbàáyé WHO fọwọ́ sí láti dènà àwọn àrùn lóríṣiríṣi fún àwọn ọmọdé láti ọmọ ọjọ́ kan sí oṣù mọ́kàndínlọ́gọ́ta lórí àwọn àrùn tí ó lè ṣàkóbá fún ìgbé ayé wọn bíi diarrhea, pneumonia, skin infection àti àwọn àrùn mìíràn fún àwọn ọmọdé.
1: Oògùn fún ìdáàbòbò ẹ̀mí yìí yóò máa wáyé láti ojúlé dé ojúlé láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní àwùjọ wa ní ìjọba ìbílẹ̀ 36 ní ìpínlẹ̀ Kánò èyí tí gbogbo ìjọba ìbílẹ̀ 34 yóò máa jẹ àǹfààní rẹ̀ láìpẹ́ jọjọ.
2: Àwọn ìjọba ìbílẹ̀ bíi Anjigi, Albasu, Bebeji, Bichi, Bunkore, Dala, Dambata, Gabasawa, Garumala, Gariko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Kalaye, Kiru, Kumboso, Kunchi, Kura, Madobi, Minjibri, Nasarawa, Nano, Rimingado, Rogo, Shanunu, Takai, Talaoni, Tofa, Tosanyawa, Tudunwada, Ngogo, Walawa, àti Wudi.
1: Oògùn Azithromycin ṣe ìdáàbòbò tó péye tó sì dájú bí ó tilẹ̀ jẹ́ wípé a kò lè ṣàìrí àwọn àléébù àti kùdìẹ̀kudiẹ díẹ̀ bíi ìgbẹ́ ríru, èébì, ara súnsún. Ó lè máa jẹyọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n fún ìgbà àti àkókò díẹ̀ ni.
2: Kí a jọ dábòbò ìlera àwọn èwe wa kí a sì jọ kọ́ ìpínlẹ̀ Kánò tí ó ní àlàáfíà tó péye.
1: Ẹ rántí wípé ọ̀fẹ́ ni oògùn yìí bá dé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ ètò ìlera ti ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Kánò Sideshaver Han Soliman àti àwọn onígbọ̀wọ́ mìíràn láti kún ètò Salmeterol Project tó lọ lọ́wọ́lọ́wọ́.

0: Yusuf, with support from its partners in conducting another cycle of mass administration of azithromycin Salmon 2 project to protect the lives of our children.
1: From 4th July 2026, Salmon 2 will conduct the third round of mass drug administration of azithromycin oral suspension, a WHO recommended medicine that protects children aged 1 to 59 months from deadly infections like diarrhea, pneumonia, skin infection, and other childhood diseases.
0: This pre-safe and life-saving medicine will be given house to house by trained community health teams across 36 local government areas in Kano State. Soon, all 44 local governments in Kano will benefit from this life-saving intervention.
1: The local government areas include Ajingi, Albasu, Bebeji, Bichi, Bunkore, Dala, Lambata, Dawakin Tofa, Fage, Gabasawa, Garum Malang, Garuko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Karaye, Kiru, Kumbozo, Unchi, Kura, Madobi, Munjubur, Nasarawa, Rano, Rimungado, Rogo, Shanono, Takai, Tarauni, Tofa, Tsanyawa, Tudungwada, Ungogo, Warawa, and Wudil.
0: Azithromycin is safe and effective, though mild side effects like diarrhea, vomiting, and rashes may occur, but are temporary. Remember, this medicine is completely free.
1: Together, let's protect our children and build a healthier and stronger Kano State.
0: This message is brought to you by the Federal Ministry of Health, Kano State Ministry of Health, Sight Savers, Hans, Solina, and other partners supporting the ongoing Salmon 2 project.
2: This na Oga Madam. On top of us, 95.1.
3: Ìjọba ìpínlẹ̀ Kano lábẹ́ ìdarí àti ìṣàkóso gómìnà Ọlálájùlọ Alehaji Engineer Abba Kabiru Yusuf pẹ̀lú ilé-iṣẹ́ ètò ìlera lábẹ́ ìṣàkóso Commissioner fún ètò ìlera ní ìpínlẹ̀ yìí Dókítà Abubakar Labari Yusuf pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti fún àwọn èwe wa ní ogun Azithromycin Salmon 2 project láti ṣe ìdáàbòbò fún ayé àwọn ìwé wa.
4: Bẹ́ẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kejì ọdún tán wáyé, ìpolongo ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta nípa ogun Azithromycin oral suspension, èyí tí ìgbìmọ̀ elétò ìlera lágbàáyé WHO fọwọ́ sí láti dènà àwọn àrùn lóṣìíríṣìí fún àwọn ọmọdé láti ọmọ ọjọ́ kan sí oṣù mọ́kàndínlọ́gọ́ta lórí àwọn àrùn tí ó lè ṣàkóbá fún ìgbé ayé wọn bíi diarrhea, pneumonia, skin infection, àti àwọn àrùn mìíràn fún àwọn ọmọdé.
3: Oògùn fún ìdáàbòbò ẹ̀mí yìí yóò máa wáyé láti ojúlé dé ojúlé láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní àwùjọ wa ní ìjọba ìbílẹ̀ 36 ní ìpínlẹ̀ Kano, èyí tí gbogbo ìjọba ìbílẹ̀ 34 yóò máa jẹ àǹfààní rẹ̀ láìpẹ́ jọjọ.
4: Àwọn ìjọba ìbílẹ̀ bíi Ajingi, Albasu, Bebeji, Bichi, Bunkore, Dala, Dambata, Gabasawa, Garumala, Gariko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Karaye, Kiru, Kumboso, Kunchi, Kura, Madobi, Minjibri, Nasarawa, Rano, Rimingado, Rogo, Shanunu, Takai, Tarauni, Tofa, Tosanyawa, Tudunwada, Ungogo, Warawa, àti Wudi.
3: Oògùn Azithromycin ṣe ìdáàbòbò tó péye tó sì dájú bí ó tilẹ̀ jẹ́ wípé a kò lè ṣàìrí àwọn àléébù àti kùdìẹ̀kudiẹ díẹ̀ bíi ìgbẹ́ rúru, èébì, ara súsú. Ó lè máa jẹyọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n fún ìgbà àti àkókò díẹ̀ ni.
4: Kí a jọ dábòbò ìlera àwọn èwe wa, kí a sì jọ kọ́ ìpínlẹ̀ Kano tí ó ní àlàáfíà tó péye.
3: Ẹ rántí wípé ọ̀fẹ́ ni oògùn yìí bá dé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ ètò ìlera ti ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Kano, Sight-Saver, Hans Solima, àti àwọn onígbọ̀wọ́ mìíràn láti kún ètò Salmon 2 project tó ń lọ lọ́wọ́lọ́wọ́.

0: ẹ káwọ̀ padà láti abala ìpolówó ọjà kí n tó tẹ̀síwájú ọjọ́ ìsáré mú ìkéde ìwá sí ti ìgbọ̀yìn Ondo Town Indigene Association ti ìpínlẹ̀ Kano ìyẹn ni àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo Town tó wà nípínlẹ̀ Kano wọ́n fi àsìkò yìí pé ẹ̀yin ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà síbi ìpàdé gbogbogbò wọn tó máa ń wáyé ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì Number 14 Odutola Street ni Sabongere ni ipade egbe ti man waye ni gbogbo ojo kan laarin ose meji. Ondo Egin One Love. Fun ekan rere alaye pe are egbe Ondo Town Indigene Association ti pinle Kano lori ero bani soro 08032200578. Ẹ̀pẹ́ Mr. Akinṣẹ́tẹ̀ wálé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08032200578.
1: Àní mo fẹ́ Ọlọ́run ọba ìrẹ̀rẹ̀ jẹ́ ẹ̀la.
0: Gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo Town.
1: Bí mo ṣe ń jáde lọ, mo ní mo bẹ̀ Ọlọ́run ọba ìrẹ̀rẹ̀ jẹ́.
0: Ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo tó wà nípínlẹ̀ Kano bí ni wọ́n ń ké gbogbo yín lásìkò yìí pé kẹ́ ẹ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Number 14 Odutola Street ni Sabongere ni wọ́n ti máa ń ṣe ìpàdé ẹgbẹ́ yìí ní gbogbo ọjọ́ once in 2 weeks. Ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ni wọ́n máa ń ṣe ìpàdé ẹgbẹ́ yìí.
1: Orin àti ìlú àdídùn tí wà ló ń ṣe olú ọmọ ti gbèrèdé.
0: Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ́jọ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo.
1: Ṣé
0: bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìtàbí tẹ́yin náà fẹ́ máa lọ síbi ìpàdé wọn. Number 14 Odutola Street ni Sabongere ni ilé ìpàdé ẹgbẹ́ ọ̀hún wà. Bákan náà lẹ̀lẹ̀ pé ààrẹ ẹgbẹ́ ọ̀hún Mr. Wale Akinṣẹ́tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08032220578 08032200578. Ẹ pè wọ́n fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bẹ́ ṣe lè débi ìpàdé ẹgbẹ́ náà. Ondo Egin One Love.

bákan náà ni jáde òṣìbẹ́rù filmmaker ni jáde òṣìbẹ́rù ó ti bẹ̀rẹ̀ sí ní gba àwa tọkọtìyàwó níyànjú báyìí ó ní àwọn gbólóhùn ká máa sọ fún ẹni tá à ń fẹ́ wípé ó tiẹ̀ kí ń ṣe spẹ́ẹ̀kì mi rárá ó ní àwọn gbólóhùn bẹ́ẹ̀ á máa jẹ́ kí ìbànújẹ́ máa bá àwọn tá a sọrú ọ̀rọ̀ báyìí sí nú àtẹ̀jáde tí òṣìbẹ́rù fi sórí ìtàkùn ìbánidọ́rẹ̀ x rẹ̀ ó ní òun mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ tọkọtìyàwó tó jẹ́ pé ipò ìyàwó ju tọkọ lọ tàbí kó jẹ́ pé ipò tí ọkọ wà ju ti ìyàwó lọ tí wọ́n ti ẹ̀ kí ń ṣe spẹ́ẹ̀kì ara wọn rárá àmọ́ tí wọ́n ń gbé inú ìṣọ̀kan àlàáfíà àti ìdùnnú òṣìbẹ́rù tẹ̀síwájú ní ká máa wo bí a physical appearance èèyàn ipò tó ní ọlá tó ní àbí bó ṣe rẹwà tó láwùjọ pé àwọn nǹkan yìí kọ́ ló ní kí ìgbéyàwó kó dùn kó lárinrin tàbí kó ti ẹ̀ tọ́jọ́

0: ẹni sọ pé ire ẹkú iṣẹ́ olúwa yóò dúró tìyìn àmì látọ̀dọ̀ abdul láti báṣirawa ẹ ṣe mú rí mẹ́sẹ̀jì mr abdul Olórí ọ̀fẹ́ ti wà fún yín láti pè sórí ètò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa lò ní 0206446195 0206446295 ẹ̀ tún lè lo 0206446395 àní ká máa sọ àwọn ọ̀rọ̀ kò gbákùngbé síra wa nínú ìgbéyàwó wa ṣó dáa ṣó tọ́ bí. Hello, the caller. Oribe ti o. Látorí WhatsApp ẹ kúrọ̀lẹ̀ ẹ kú ètò àǹtí Rewa mi rí mọ́ wisdom and knowledge in Jesus ni àmì mọ́ mi fún mi láti Kumantaka ẹ ṣe mú rí mẹ́sẹ̀jì yín. Hello. Wa alaikum salam, orúkọ yín àti ibi tẹ ti ń pè.
1: Àfa cousin Gíwá ló ń kí yàn.
0: Ah, ẹ kúrọ̀lẹ̀ bá mi dáadáa.
1: Yes, sir. Ọlọ́run ọba wa tí ó ẹ kú iṣẹ́ náà.
0: Yes, sir.
1: Ọlọ́run akúnyan láti máa wà pẹ̀lú yín.
0: Aláwọ̀ àmì.
1: Aláwọ̀ ẹni ọlọ́run.
0: Àmì.
1: Àkàkí náà ní fẹ́ẹ́ pé tẹ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sà.
1: Ìwà mi máa kí ọ̀gá akọni.
0: Ọ̀gá akọni àgbẹ̀ ṣe sà.
2: Gbogbo bàbá ṣe lẹ́yìn. Ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la.
0: Látorí WhatsApp ẹkọ ètò bìlìkì ìzìrẹ́wà mi rí ọlọ́run àmà fún yín ṣe o more strength mommy pressures láti ṣàgàrí kọtàṣẹ ṣe mo dúpẹ́ mo rí mẹ́sẹ̀jì yín. Mr. Ṣọlá Ṣọba láti kúrúnà mọ́káráńtà náà sọ wípé a kú iṣẹ́ ọpọlọ bìlìkì ìsẹ́kú ètò ẹ ṣe mo rí mẹ́sẹ̀jì tiyín náà. Ẹ kú ètò olóòtú àjẹ abàlì kí Zalaji Bashir ló ń kí mi láti Zungeru Road. À ń gbádùn yín ẹ ṣe àdúpẹ́ tẹ̀ ń gbádùn wà sá. Ẹ ká sàn ẹ kú ètò Alimi Adam Alayinka láti Damorike mo rí mẹ́sẹ̀jì tiyín náà.

Pampa náà yìí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò lágbo fàájì. Ọ̀rọ̀ jáde òṣìbẹ̀rù ni à ń pẹ̀kẹ́lù lórí ètò nírọ̀lẹ́ tòní. Nípa ká máa sọ àwọn ọ̀rọ̀ kò gbákùngbé síra wa nínú ilé gẹ́gẹ́ bíi lọ́kọláya. Bóyá ẹni tó lówó fẹ́ni tí ò lówó. Kíjà wá dé kórin dòwe wípé tí ò bá ń ṣe bó ṣe jẹ́ ni kò yẹ kó jẹ́rù ẹ̀ ni máa gbé sílé. Tí ò bá ń ṣe wípé ìfẹ́ fojú ni ìwọ gan tí mò ń wòye ò kí ń ṣe spẹ́ẹ̀kì mi. Lóòótọ́ la mọ̀ wípé irú àwọn ọ̀rọ̀ báyìí á máa kó ọ̀ṣọ́nú ọ̀rọ̀ ni á sì máa kó ìbànújẹ́ bá ọkàn ẹ̀ dá. Àti pé ṣé a fẹ́ spẹ́ẹ̀kì ara wa ṣé yẹn ló garanti wípé márèjì tá a ṣe yìí ó máa wà successful. Àìmọye àwọn tọ́wọ́ jẹ́ wípé àwọn tí wọn kì í ṣe spẹ́ẹ̀kì wọn ni wọ́n fẹ́ ṣùgbọ́n síbẹ̀ tí wọ́n ń gbé nígbé ayé àlàáfíà àti ìdùnnú. Ọ̀pọ̀ ló ti fẹ́ spẹ́ẹ̀kì àwọn tó jẹ́ wípé inú wàhálà àti ìfòrò ni wọ́n wà lásìkò yìí.

0: ìjọba ìpínlẹ̀ Kánò lábẹ́ ìdarí àti ìṣàkóso gómìnà ọlálá jùlọ Alhaji Engineer Abba Kabiru Yusuf pẹ̀lú ilé-iṣẹ́ ètò ìlera lábẹ́ ìṣàkóso Commissioner fún ètò ìlera ní ìpínlẹ̀ yìí Dókítà Abubakar Labari Yusuf pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti fún àwọn ìwé wa ní ogun Astromacin Samatu Project láti ṣe ìdáàbòbò fún ayé àwọn ìwé wa.
1: Bẹ́ẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kejì ọdún tán wáyé ìpolongo ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta nípa ogun Astromacin oral suspension èyí tí ìgbìmọ̀ elétò ìlera lágbàáyé WHO fọwọ́ sí láti dènà àwọn àrùn lóríṣiríṣi fún àwọn ọmọdé láti ọmọ ọjọ́ kan sí oṣù mọ́kàndínlọ́gọ́ta lórí àwọn àrùn tí ó lè ṣàkóbá fún ìgbé ayé wọn bíi diarrhea pneumonia skin infection àti àwọn àrùn mìíràn fún àwọn ọmọdé.
0: Oògùn fún ìdáàbòbò ẹ̀mí yìí yóò máa wáyé láti ojúlé dé ojúlé láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní àwùjọ wa ní ìjọba ìbílẹ̀ 36 ní ìpínlẹ̀ Kánò èyí tí gbogbo ìjọba ìbílẹ̀ 34 yóò máa jẹ àǹfààní rẹ̀ láìpẹ́ jọjọ.
1: Àwọn ìjọba ìbílẹ̀ bíi Anjigi, Albasu, Bebeji, Bichi, Bunkore, Daala, Dambata, Gabasawa, Garumala, Gariko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Kalaye, Kiru, Kumboso, Kunchi, Kura, Madobi, Minjibri, Nasarawa, Rano, Rimingado, Rogo, Shanunu, Takai, Taraoni, Tofa, Tosanyawa, Tudunwada, Ngogo, Walawa, àti Wudi.
0: Oògùn Astromacin ṣe ìdáàbòbò tó péye tó sì dájú bí ó tilẹ̀ jẹ́ wípé a kò lè ṣàìrí àwọn àléébù àti kùdìẹ̀kudiẹ díẹ̀ bíi ìgbẹ́ rúru, èébì, ara súsú. Ó lè máa jẹyọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n fún ìgbà àti àkókò díẹ̀ ni.
1: Kí a jọ dábòbò ìlera àwọn ìwé wa kí a sì jọ kọ́ ìpínlẹ̀ Kánò tí ó ní àlàáfíà tó péye.
0: Ẹran ti wí pé ọ̀fẹ́ ni oògùn yìí bá dé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ ètò ìlera ti ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Kánò Sideseva Hans Solima àti àwọn onígbọ̀wọ́ mìíràn láti kún ètò Samatu Project tó ń lọ lọ́wọ́lọ́wọ́.